ilé láti dín àkópọ̀ ohun èlò kù. Olúwadámiláre ni oníròyìn ẹ̀tẹ́tẹ́ sí ìròyìn ní kíkún. Fada John Bosco Ezeyi ti gba àwọn Kìrìsìtẹ́nì ní Rome níyànjú láti ní àjọṣe tó jinlẹ̀ pẹ̀lú Jésù Kristì.

kì í ṣe láti mọ̀ nípa rẹ̀ nìkan. Ó sọ pé ìmọ̀gidi nípa Kristi gbọdọ̀ hàn nínú ìwà, ìpinnu àti bí ènìyàn ṣe ń bá àwọn ẹlòmíràn lò. Àwọn ọmọ ogun Brigade 4 ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ti gba àgbẹ̀ ọdún 50 kan Lucky Egbiki tí àwọn ajínigbé gbé ní Ubi Aja Edo. Nígbà ìgbàlà náà, àwọn ọmọ ogun àti ọlọ́pàá bá ẹgbẹ́ àwọn ajínigbé náà pàdé, wọ́n sì pa ọ̀kan nínú wọn. Ìjọba àpapọ̀ ti rọ fún ìmújáde àwọn ohun èlò agbára tí a ń rí ní láti inú òrùn ní Nàìjíríà, kí orílẹ̀-èdè lè dín ìgbẹ́kẹ̀lé lórí àwọn ohun èlò tí a kó wọlé kù. Àwọn

fún ìmújáde ohun èlò agbára òòrùn nílẹ̀ láti dín àkópọ̀ ohun èlò kù. Olúwadámiláre ni oníròyìn ẹ̀tẹ́tẹ́ sí ìròyìn ní kíkún. Father John Bosco Ezeyi ti gba àwọn Kìrìsìtẹ́nì ní Rome níyànjú láti ní àjọṣe tó jinlẹ̀ pẹ̀lú Jésù Kristi, kì í ṣe láti mọ̀ nípa rẹ̀ nìkan. Ó sọ pé ìmọ̀ gidi nípa Kristi gbọdọ̀ hàn nínú ìwà, ìpinnu àti bí ènìyàn ṣe ń bá àwọn ẹlòmíràn lò. Àwọn ọmọ ogun Brigade 4 ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ti gba àgbẹ̀ 50 kan Lucky Egbiki tí àwọn ajínigbé gbé ní Ubiaja.

0: nnapụnara ndị mmadụ ihe, zọpụta onye ọrụ ugbo ejidere. Gọọmenti etiti na-akwalite mmemme ngwa ọrụ ike ọhụrụ n'ime Naịjirịa. Ọ bụ ebe a ka akụkọ anyị nke ụbọchị nke taa na-akọrọ ọnụ. Ndalụnụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwaada Chizaram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Kaabo sí ìròyìn lórí wákàtí iléeṣẹ́ Eastern Vernaculars Radio Uromi. Ẹ jọ̀ẹ́ títí sí àwọn àkòrí ìròyìn.